ọ̀rọ̀ náà nù ẹ̀yìn ẹlẹgbẹ́ wa. Ẹ jẹ́ kí níbàdàn ó tẹ́ra ẹ̀ ni mò ń wí. Ẹni bá kọ lẹ́tà sábùkù nílẹ̀ orin tiwa. Etí ẹ̀ á gbọ́kùn gbákùn gbé ọ̀rọ̀ jẹ́ ń tẹ́ tó wu obìnrin.